láti fi ṣoògùn ṣùgbọ́n kò ṣe sọ́njọ́ tí màmá wá pè mí wípé àwọn bẹ́nìkan ṣiṣẹ́ kò fáwọn lówó mo wá lọ́kàn wọn ń fa mi bí mo ṣe dọ́dọ̀ wọn náà wá láwọn múra ṣọ́ọ̀ṣì wọn ní kí n ká lọ mo ní mi ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ó ti sú mi pé mo ti ṣoògùn gan kò ṣe náà wá ní kí n ká lọ bá a ṣe dé bí ń jọ yẹn wíwá tá a wá tán gbàdúrà omi tí mo rà yìí tí mo gbé lọ mo ṣe délé tí mo domi yẹn nínú yàrá gan mo ti fi wẹ̀